0: lẹ́nu ọjọ́ sunday títí jésù yóò fi dé ìràwọ̀ ọmọ rẹ ò ní wọ̀ ní ọ̀sán gangan o ẹlẹ́rù níyìn dé ológun dídá ológun àrà ológun àjímọ́ rọrọrọrọrọrọrọrọ sunday kẹta ló tún ṣojú wa ni àwa gbàgbé ọlọ́run ga torí pé òní ọlọ́run wa kò fi wá sílẹ̀ gbogbo ilé ìpariwo ọlọ́run ọṣẹ́ o
1: ọlọ́run ọṣẹ́ o
0: wòlíì rẹ pásítọ̀ fàkẹ́yẹ mẹ́nẹ̀ bàbá alábìyámọ́ ti wà lórí afẹ́fẹ́ wà á fi fọkànbalẹ̀ sin ẹlẹ́dàá rẹ o kò tẹ́fà sókè yìí débo rí bọ́ba yóò rí ọlọ́run wù ọ wọ́n tẹ̀ lọ sọ pé kò sẹ́ni tó lè mú ọ wọ́n lọ sọ pé tinú rẹ yìí nìkan náà ló máa ṣe máa rántí pé ọlọ́run ju gbogbo ènìyàn lọ́lùfẹ́ ìgbà tí ènìyàn bá wà láyé lèèyàn máa ń sọ fún ènìyàn wípé kó fayé rẹ̀ fún ọlọ́run ṣèfẹ́ ẹlẹ́dàá rẹ lẹ́ni o kó o sì súnmọ́ ọlọ́run pẹ́kípẹ́kí torí pé ilé ayé yìí àwa nájà ni ọjọ́ kan lèèyàn ó padà sílé ohunkóhun tí ò ní jẹ́ kó dí ọ̀run rere olùfẹ́ ó yá tètè sá fún báyìí àlóre ń ké ó dẹ̀ ń ké tantan o ìwé ẹfẹ́ sórí karùn-ún ẹsẹ̀ kẹta ẹka bíbélì fún mi kíákíá.
1: ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èrí tàbí ojú kòkòrò
0: kí
1: ó má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́
0: yóò ti gbọ́ o
1: bí ó ti yẹ àwọn ènìyàn mí mọ́.
0: olùfẹ́ ó ń pẹ́ mi ò mọ̀ rí kò ní fọ̀ sẹ́nikẹ́ni wa tá a bá délé o a jọ fi ìjọba ọ̀run ṣeré jẹ́ o ẹnì kan pariwo inú lẹ́sọ pé màá délé o lómi bàbá yìí ò ní fayé bọ̀run jẹ́ màmá lórúkọ jésù a jọ wúlò fọlọ́run o bébà gbàgbé ọlọ́run ò ní gbàgbé ọlọ́run o a fi ayé ló gbé jésù mi lọ a fi ayé ò ní gbé wa lọ o owó ló kó bá judas owó ò ní kó bá wa o ojú kòkòrò ló hàn sọ́ọ̀lù léèmọ ojú kòkòrò ní hàn wá léèmọ o ìwà àwọn ọmọ ẹlì ní òjò jẹ àlùfáà mọ lórúkọ jésù ọmọ ò ní kó bá wa àìmọjú kúrò lára obìnrin ló kó bá sáàpì ojú kòkòrò kò ní hàn wá léèmọ àìmọ pé ẹdá lọgùn kẹ́ni lórúkọ jésù àmọ pé ẹdá o a máa fọwọ́ kọ́ ìyàwó níyàwó lọ́run ló kó bá rúbẹ̀ lórúkọ jésù àní ṣìṣe o ìgbéraga ló mú fásitì wálẹ̀ lórúkọ jésù ayé wọ̀ ní lọlẹ̀ àìmọjú kúrò lára oúnjẹ jíjẹ ló kó bá dá màtí ẹfà lórúkọ jésù oúnjẹ ò ní hàn wá léèmọ ẹmí ìlara ló jẹ́ kí àwọn ẹgbẹ́ joseph kò ti sínú kàngá ó ní lara àdúgbò rẹ lórúkọ jésù ò ní rí nọmba rẹ mọ ìgbé kíkẹ́ ni iṣẹ́ ẹyẹ lọ́kọ lórúkọ jésù ò ní kígbe lórí ọmọ rẹ o ọlọ́jọ́ kò ní débàwọ̀ ọmọ rẹ lálejò inú agogo ẹdẹ lórí ti wà ọmọ rẹ máa ṣoríire lọ́dún yìí agogo ayọ̀ rẹ dẹ̀ máa lù ohun tó dọ́wọ́ lẹ́yìn wàá fayọ̀ yanjú ẹ o lórí ọmọ rẹ ikú imú kò ní bọ́ sí tòsí ó ní rọ́gùn ọ̀dàlọ́ rẹ bí júdá sí o oko ti mẹ́nu gbọ́ tó ń dúnmọ̀ wúrúmọ̀wúrú mọ́mọ́ wa kẹ́kẹ́ máa pamọ́ lẹ́nu o orí ọmọ rẹ dórí àpáta tí ò ṣe kọlù látòrí lọ aláàtì ran ọmọ rẹ máa ṣẹ o ayọnilẹ́nu nínú òkùnkùn ló ṣèdájọ́ wọn lórí àwọn ọmọ rẹ orin tó ọmọ rẹ bá dájú ọrẹ ni gbé lọ́dún yìí o ìlàkọjá tí ò jẹ́ kó mọ eré èyí tó kàn lórúkọ jésù ó pòórá lẹ́ni o ọmọ rẹ ò ní wọgbọ́ ìjà lọ ìjìpọ́njú owó àìní kò ní ja fámìlì yín o jẹ́ńkú sọ bẹ́ẹ̀ pé àìní ti dópin inú ilé yìí lónìí àṣẹ tí ń gbé ni gẹ yóò gbé ọ̀gá tọmọtọmọ o àṣẹ tí ń gbé ni dìde yóò gbé ìwà àtọmọ rẹ dìde ọmọ rẹ ò ní jẹ iyán tó lè kò dẹ̀ ní jẹ iyán rẹ níṣu o okun inú la fi ń gbé tìta ìyá yìí ò ní rí wàhálà ibi ọmọ rẹ ò ní padà dá bẹ́ẹ̀sì jobi aláṣìírí ọmọ rẹ kò ní tù síta ò ní rí wàhálà ọmọ wò bí ìran o ò ní rí ìbànújẹ́ ọmọ wò èṣù ò ní ṣe ọmọ wa ká bá lẹni tá ò bá bá ni a ó padà lẹ́yìn ẹni ni eléni ní máa padà lẹ́yìn ọmọ rẹ ojúlọlá kan fi ń ṣọrí ayé ò ní ṣe ọmọ rẹ mú látẹ̀yìn bìlísì ò ní yalé ẹnikẹ́ni wa o ìjọ̀gbọ̀dẹ̀ ní mọ̀nà lé wa ọwọ́kọwọ́ kò ní fọ ọmọ rẹ sẹ́yìn o májẹ̀mú iṣẹ́ rere mo gbìn sínú ayé gbogbo ọmọ tí ń gbọ́ mi ní àgbáyé ìlépa ènìyàn bí kò ní borí ọmọ rẹ o olóògbà fún ọmọ rẹ nínú ìgbìyànjú rẹ látòní lọ ohun tó bá gbìn yóò mú èso jáde jẹ́kù sọ bẹ́ẹ̀ pé agbára ọlọ́run ó kú ìgbìyànjú rẹ látòní lọ tọmọtọmọ òróró rẹ ọ̀fẹ́ tí kì í tán ó yà dá sí ọ lórí o òróró àánú ó yà ẹgbàá o pẹ́pẹ́ àánú dìde sọmọ rẹ ìtẹ̀síwájú rere dé bá yín lélẹ̀ o ọ̀rọ̀ yìí tún ọlọ́run ló ti yóò gbọ́ o ìfẹ́ ọlọ́run kọ́ òní fi gbèsè rọ́gbèsè òní dààmú lórí ọmọ àtòní òtú àtànà wà á rọ́jú wà á délẹ̀ ìlérí oní sùúrù ló ń jogún ayé ẹni sùúrù kò ní dágbére fún ọmọ rẹ o ẹni lọ ló bọ ọmọ rẹ máa lọ re yóò bọ re o ẹnu wọn ò ní gbófo ọwọ́ àlọ́ta kì í gbélé ọ̀tá ọmọ rẹ ò ní ní ìsinmi àìsàn ò ní dàgúnlẹ̀ tọmọtọmọ ò dájì jeremiah 48 verse 3 ò ní kígbe lórí ọmọ a ò ní gbóhùn ahoro nínú ilé yín o ò ní di aláìní ní aginjù ayé a sọ ọ́ di àyè gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ ọlọ́run psalm 119:7 máa gbé láìléwu tọmọtọmọ jọ ìka tó súnmọ́ igi imú rẹ kò ní rú ọ fáyé àṣìwé òtún àṣìṣọ́mọ rẹ ò ní ṣìwé o ko de ni si so o ojo olua mole si olara tomo tomo mo ki gbe tini tini bi gbogba ni gbo mi ni agbaye o ni sofo omo e sori re o jesu olua wa eri meji la ba sare gbe yin ara le mu nbo
2: oko mi ti fi mi le fun running 6 years lo ti fe mi ati awon mo sile
3: oko yin sano
2: beni
3: okay
2: so gba ti a wa se isoji joju baba wa gbadura pe awa single mother ka bota to ba pa si fe pe kokon pada ka gbadura e to ba de pe oko bi la fe ka gbadura e ni ose yen mi ni paro fun yin eyan approach mi to fe fe mi
3: dance eyan to si e ta de to si e latojo yi atun
2: ni ose yen na lo ko mi to fi mi sile fun ogun odindi running 6 years
3: odun mefa
2: lo wa kon gate o da bi ala loju mi bi mo se gbohun kokoko tani yen mo ba ri peleru mo wa nwo pe kilele
3: kilo fa
2: o sha o wole
3: lawa ta se se to si nje ta
2: o se wole ni
3: ka si ro lu le lori
2: bo se wole ni yen o sha bere si nbe mi a sha wole okunle o se gba to okunle to o gbadura the next thing o sha o nbe mi o ni ki ma binu lowo obinrin ajoji lo sonu si lori
3: kile wa so fun
2: mo gba fun abi mo se
3: te o ti gba wole
2: mo wa so fun le second set mo ni mi ni paro fun to e po te o wa ni ose to de o na le yan si ba mi soro ta pe bi ojo meta si gba to de mo ni to e po tete wa o ko ba pari ko ba ma si tori pe mo ti duro
3: o ti die bayi
2: o ti

0: own thing corporate.
1: Bẹ́ẹ̀ni sá, dẹ́, bí ilé ṣe rí gan tẹ́lẹ̀ rè, lẹ́yìn ìgbà tó dé, bọ̀ nísìn, ó fọ́ ties, ó ṣe everything, ó tún lè ṣe.
0: Ó ti tún gbogbo lè ṣe.
2: Ó tún gbogbo lè ṣe.
0: Ó ṣe ties.
1: Ó ṣe ti gbàlódé sí.
2: Gbàlódé.
0: Gbogbo ẹ̀yin single mother, ẹ̀sẹ̀ rẹ kún lẹ̀ báyìí.
2: Kúnlẹ̀ o.
0: Ẹrù yẹn o. Kó jẹ́ bí pé ó wọ̀ ọlọ́run.
2: Ó wọ̀ ọlọ́run.
0: Ó yá ọkọ yẹn kó wá padà.
3: Engineer Jagbo Erikeji.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé orókè yìí fún crusade ta lọ ṣe lábẹ́ òkúta yẹn. Ìgbà tí dájì ní ká na fóònù wa sókè. Mo ṣáà ń pè gbà táwa débi ta máa ń sùn ní alẹ́ mo ṣòwò fóònù mi. Mo kọ̀ pa ta ló ṣòwò sí mi. First born mi ṣòwò sí mi. Second born mi náà tún ṣòwò sí mi.
0: Ẹ̀yin mélòó lọ́mọ yín máa transfer owó sí? Ọlọ́run gbọ́ gbogbo ọmọ tó tara yín jáde. Ó yá wá ṣòwò sí ọ. Ìsọjí abẹ́òkúta yìí, ó dàbí pé a ṣì máa padà sábẹ́òkúta.
3: Ẹ sàkẹ́rì kan tó gbégbé ọpẹ́ igbe àdúrà tí kọ́kọ́ Sunday kan. A fẹ́ gbóhùn àdúrà sókè lẹ́ni ni mà. Àdúrà tó dẹ̀ máa bí ẹ̀rí ni. Àkórí òtù yìí tá a pè ní òtù ìròyìn ayọ̀. A fẹ́ mú àdúrà ìròyìn ayọ̀ yẹn ní bàádà láti òní lọ. Tí ọ̀rọ̀ á dẹ̀ máa sílẹ̀kùn ròyìn ayọ̀ fún wa. Bẹ́ẹ̀ dẹ̀ ni omi tó wà lẹ́gbẹ̀ẹ́ pẹpẹ tí wọ́n ti ń gbàdúrà sí. Gbogbo ènìyàn ni màá máa fi lé lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ lónìí. Èmi jàmọ̀ wípé oṣù yìí o ìwọ náà gbọ́ ìròyìn ayọ̀. Bọ́lẹ̀ ní Dálẹ́mọ tó wà ní Ségun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Lónìí gbogbo ènìyàn máa fi ọrin ránṣẹ́. Àfẹ́ ọmọ ọlọ́run tó lè fi 2,000, 1,000, 500 ránṣẹ́. Bọ́lọ́run bá ṣe kọ sí ọ ni kò ṣe fi ránṣẹ́. Ìbá kéré ìbá pẹ̀ wọ́n ṣàrí wípé ó dá sí. Iyekíye ló lè fi ránṣẹ́ o. Ẹ fi tẹ́ẹ̀tì ránṣẹ́ o. Lónìí ọjọ́ ìsinmi lórúkọ Jésù ò ní wá owó tì. Oríṣi owó rẹ ò ní gbẹ o. A ní táwọ́ náà o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: 89.3 FM, your preferred wholesome radio.
7: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Láti ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ gérégé lago mẹ́fà ìdájílù.

Ibadan àti agbègbè rẹ̀. Ẹkú àmójúbà ètò àmúlẹ̀ kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Harvest Tabernacle lórí Wells Radio 89.3 FM. Ọ̀rọ̀ ìyànjú, ìṣínilétí, ìmúlọ́kànlé àti ìgboyà. Eléyìí tí ó máa dé sétí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin agogo méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí agogo méje àárọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbáko látẹnu ìránṣẹ́ Ọlọ́run Alàyè Reverend G.O. Ogundare. Ẹ pàdé ìránṣẹ́ Ọlọ́run Alàyè ẹni tí kìí fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sábẹ́ ahọ́n sọ lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí láago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àárọ̀. Kájọ mu omi ìgbàlà lẹ́nu ikọ̀ àti ìrìjú olódùmarè àánú lẹ́ẹ̀kan sí lọ́jọ́ Sunday ọ̀sẹ̀ yìí.

0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's Word Advent Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: Go ni fún Ọlọ́run lókè ọ̀run. Bàbá àti ìbẹ̀ lọ́run, a tún dé láti tẹ̀síwájú nínú iṣẹ́ tó ronú wa sí ayé. Nínú ìwé Aísáyà, orí kẹrìnléní ogún, ẹsẹ̀ kìíní dé ìkẹfà, kí ló wí?
2: Kíyèsí, Olúwa sọ ayé di òfo.
1: Olúwa ti sọ ayé di òfo.
2: Ó sì sọ di ahoro.
1: Ó sọ di ahoro.
2: Ó sì yí ipò.
1: Ó yí ipò.
2: Ó sì tú àwọn olùgbé inú rẹ̀ ká.
1: Ó tú àwọn olùgbé inú rẹ̀ ká.
2: Yóò sì ṣe. Bí ó ti rí fún àwọn ènìyàn.
1: Bó ti fún àwọn ènìyàn.
2: Bẹ́ẹ̀ ni ó rí fún olùrà.
1: Bẹ́ẹ̀ ni olùrà.
2: Bí ó ti rí fún ìránṣẹ́kùnrin. Bẹ́ẹ̀ ni fún Olúwa rẹ̀.
1: Olúwa rẹ̀.
2: Bí ó sì ti rí fún ìránṣẹ́bìnrin.
1: Bẹ́ẹ̀
2: ni fún Olúwa rẹ̀. Bí ó sì ti rí fún olùrà.
1: Bẹ́ẹ̀
2: ni fún olùtà. Bí ó ti rí fún àwọn ẹni. Bẹ́ẹ̀ ni fún àtọ̀rọ̀. Bí ó ti rí fún agba èlé.
1: Bẹ́ẹ̀
2: ni fún ẹni tí ó san èlé fún.
1: Yes.
2: Ilẹ̀ yóò di òfo pátápátá.
1: Ilẹ̀ yóò di òfo pátápátá. Yóò sì àti sọ látọ̀sẹ̀ kẹta rẹ o. Ilẹ̀ ayé yóò di òfo pátápátá.
2: Yóò sì bàjẹ́ pátápátá.
1: Yóò sì bàjẹ́ pátápátá.
2: Nítorí Olúwa ti sọ ọ̀rọ̀ yìí. Ilẹ̀ ń ṣọ̀fọ̀.
1: Ìyẹ́ mọ̀ tí ń ṣọ̀fọ̀.
2: Ó sì ń ṣá.
1: Ó mọ̀ ń ṣá.
2: Ayé ń rù.
1: Ayé mọ̀ ń rù.
2: Ó sì ń ṣá.
1: Ó mọ̀ ń ṣá.
2: Àwọn ẹni gíga ilẹ̀ ayé ń joro.
1: Àwọn ẹni gíga ilẹ̀ ayé wọ́n ń joro.
2: Ilẹ̀ pẹ̀lú di.
1: Ilẹ̀ pẹ̀lú
2: sì di àìmọ́. Lé abẹ́ àwọn tí ń gbé inú rẹ̀. Nítorí wọ́n ti rú òfin
1: ọ̀run. Wọ́n ti rú òfin ọ̀run.
2: Wọ́n pa ìlànà dà. Wọ́n da májẹ̀mú ayérayé. Nítorí náà ni ẹ̀gún yóò ṣe jẹ ilẹ̀ run. Àwọn tí ń gbé inú rẹ̀ di ahoro. Nítorí náà ni àwọn tí ń gbé inú rẹ̀ jóná. Ènìyàn díẹ̀ ni ó sì kú.
1: Ẹ̀yin olùgbọ́, ọ̀rọ̀ Ọlọ́run lẹ ń gbọ́ yẹn. Ọlọ́run ti sọ ayé di òfo, ó ti sọ di ahoro. Ayé tá a jọ wà nù rẹ̀ yìí. Ìwọ kọ́ ló dá ayé. Ìwọ kọ́ ló dá ẹ̀sùn ayé. Òun tán ni kò gbénu ayé wá ṣe kọ́ lòun ṣe. Nípa bẹ́ẹ̀. Gbogbo ìwà àti ìwà sí èèyàn la fi mú inú Ọlọ́run bàjẹ́. Ọlọ́run wá sọ ayé di òfo. Ẹ wo Nàìjíríà lónìí. Àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà tá a gbé Nàìjíríà. Ṣé bí a ṣe wọ̀ láti kọ́ sí àwàyí? Irú ipò tá a wà yìí kí ló mú Adébẹ̀? Kí ló sọ Adébẹ̀? Ṣé àgbọ́rọ̀ Ọlọ́run ni? Sọlọ́run ò bá wa sọ̀rọ̀ ni? Sọlọ́run ò bá wa pàdé ni? Ṣùgbọ́n olúkúlùkù ṣe ìfẹ́ inú ara rẹ̀. Wọ́n ní ohun tó lùkú máa jẹ kò jẹ́ ó gbọ́n. À ń gbọ́ Ọlọ́run bí aláìgbọ́ pé kí Ọlọ́run kó pa inú ẹ̀ mọ́. Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Òun ló dá ayé, ó lè fi ṣe ohun tó bá wù. Ó lè pa ayé rẹ ní ìṣẹ́jú kò so. Kí ló fẹ́ sọ fún mi? Ipò wo ló wà? Ọlọ́run ti sọ ayé di òfo. Kì í ṣe pé ọ̀sẹ̀ fẹ́ sọ́dà. Ó ti sọ ayé di òfo báyìí. Gbogbo àwọn sọ pé yóò máa ṣẹlẹ̀. Ní ọjọ́ iwájú níkẹyìn ayé, ó ti bẹ̀ sí ṣẹlẹ̀. Wọ́n pààyàn jẹ Nàìjíríà, wọ́n pààyàn mu ní Nàìjíríà torí owó. Ẹni tó lọ bíṣẹ́, ẹ̀rú bá láti lọ bíṣẹ́, ẹni tó roko, ẹ̀rú bá láti roko. Ẹ wá rò pé Ọlọ́run wá dákẹ́. Ká dẹ̀ máa wò bẹ́ẹ̀. Ṣé ìpinnu Ọlọ́run nìyẹn ni? Ṣé ètò Ọlọ́run lórí ayé nìyẹn ni? Gbogbo ẹ̀yin olùgbọ́ mi ní òórọ̀ yìí ibi tá a bá gbé wà, ẹ jẹ́ ronú ara wa wò. Ká máa sẹ̀ sí òfin Ọlọ́run. Wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Àbẹ̀rù Ọlọ́run mọ́ rárá. Olúkúlùkù olùsìn. Èmi ò tẹ́ ẹ̀ mọ́tán pé irú ẹ̀sìn wo. Ẹ̀sìn ti di ẹ̀sìn wọn, ó ti di ẹ̀sìn. Ọlọ́run mọ́ ló mọ iye irú ẹ̀sìn tó wà Nàìjíríà ní kò so. Kí là ń sìn bẹ́ẹ̀, kí là ń wí bẹ́ẹ̀? À ń parọ́. A fi orin ọ̀fẹ́ Ọlọ́run apáti sí apá kan. Àwa mú ìfẹ́ inú ara wa ṣẹ. Ọlọ́run torí ẹ̀ṣẹ̀ ayé tó kó mọ́ bàá pa ayé rúpa pátá gbà. Ó rán Jésù Kristì wá sí ayé yìí. Káde ti pàṣẹ ìgbàra ayé là. Jésù náà kàdé wá sínú ayé lọ́nà ìyanu. Síbẹ̀síbẹ̀ Jésù bẹ̀rẹ̀ sí ìyanu. Ó ṣe gbogbo tó bá wọ́n ní Ọlọ́run ń pa ènìyàn. Wọ́n ní Ọlọ́run ń pa. Wọ́n ní ó tó àwọn ara tirẹ̀ wá. Àwọn ara tirẹ̀ kò gbá. Wọ́n ní Ọlọ́run ń pa. Ìbọn Ọlọ́run ti rán ẹ. Ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ ajókòó-sí àwọn agbowó òde lẹ́gbẹ̀ẹ́ títì ẹjọ́ jẹun. Jésù wípé Ọlọ́run rán tó lọ́ àwọn olódùbíkọ̀ọ́sí àwọn ẹlẹ́sẹ̀ sí òlúpọ̀ àdá. Síbẹ̀síbẹ̀ dòun ní olónìí. ta lo gboran si ase lenu baba de te fe omo o ti gbogbo le lowo e to ba gba jesu gbo o lo ma ri iye e to ba gba jesu ko ni ri iye ibinu gbona ye o nbo lo ye o nbo lori aye awa ke si gbogbo aba e pe ibada ni akoko igba ti o se wa lai to wa laaye to ti ku to gbo to ba ku sinu ese wa pa ti lo lo bo gbagbo bo gbagbo o ko jide sugbo ajide wo ajide se ba lo je ni ajide se abamo ni an to ba gba jesu bo ebe don lo jesu wa se ayo wa je iya kiko iya to ko lai ese lai ro se be se be se be se be o gba ti e gbo baba te fi omo o ti gbogbo le lowo pata pata le igba to pari ogbo eh akan ba gbelebu apa ni pa kopa aje ya baba deji won se be se be se be se me lo ninu yin gbogbo eyin olugbo mi me lo to te ba fun Jesu Kristi lo bo fun oruko yen oruko nlanla igba to pari ogbo tan ori gbogbo agba lorun ati aye ni ati fi fun mi to na e lo gbogbo aye gbogbo an to nkede oro na si gbogbo aye eje igba ti won gbo tori pe eyin o mo to ko ba so di ominira se gbagbo a n pariwo loni gbogbo eyan everybody ati pastor ati woli gbogbo awa ta je olusi papata gba se se o to la nse ni abele to je ife ara wa gbogbo ese ke se papata gba iye ko ni Jesu wa mu wa saye bi ko se igbala igbala o de se igbala o se la se pe oluka la ma se e lo si gbogbo aye e kede we gbogbo e to ba gbagbo e ba nse yo la e to ba gbagbo yo je bi fun ara re ojo e bi lo de ton yi ojo e bi de ton hey gbagbo yo deku kele yo bewo oju saaju eyan ko sodo olorun oba eyan ni ma soju saaju gbogbo eyan ojo gbogbo eyan olola aye gbogbo eyan oba gbogbo eyan ijoye akoko to lati wo oluwa e wo oluwa ngba te tete le ri hey o e wa ko lo da waye o mojo to waye won so fun oni o so yo to ma lo ko se to wa le fa ara re ko se lo ku fa ara re boya ele to ma gbomo lo ngbo yi o mo sugba anfani fu o to ba de si atuse Jesu Kristi ni olorun wa si aye o lo de ibinu du ode eni olorun ba te paye ta wa ye ba te parun papata gba sugbon Jesu o gba o na pe ni pe anu to wa si aye o ni emi o saanu fa te ma sa fun awon to ba ro nipa da ton yi pada ko le se won ton gba Jesu gbo anu wa sori won ibinu olorun de wa sori won lai lai eyan na ni ka kede ti gbogbo aye atun paruwo ni akoko yi pe e yi pada ibinu olorun nbo o ti de go o ti de go papa Nigeria ki da nwo ki la nse Nigeria dun lana o de yo ki ni ana bo ni wa da bo se da yi awon lo so da bayi so wa nu won olorun lo mo da aye gbogbo aye lo mo da Nigeria Nigeria ti a pe ni ele to so fun wara ti fun oyin ewo to da ati ji ati su o di ibe sorun awon eniyan olorun bo lati wa gba koso nigba to ba ma gba koso iwon aba to ba je ti e yo koko lori ile aye iwo to ba wa je ti olorun oba o ro pe gbogbo to se si ape ni asan lu asan gbogbo asan ati obule bo fo gba ni gbogbo to kojo gbogbo to ni patapata gba ninu aye bi ta wa yi inu okuku ti ale adamu ati ejo si ibe lajo wa yi ori ofe jesu la nje dede eleni ti a fi ni mole o ti lo pese ile fun awon ayan fe ti re to ba fe je awon fe jesu kristi ayan fe olorun ogba lati ko nu egbe ayiraye ipanu ayiraye ibada ko gbagbo loni gba oro yi gbo ko ninu ibi ko ninu ote o se ote si olorun oba awon odo fe won gbogun ti Jesu Kristi won pa npa ko pa won pa nipa aya pata lorun ese won lo lo pa Jesu wa so kan ni ojo na be ba gbagbo pe emi ni o ninu ese mi ma ku si gbogbo kan won yi o lo tun sele ni akoko yi to wa tun le epa ni wa lo re lojojumo lai se ran gbogbo ohun to ye ka ma pa ka ma je olorun se fun wa malu wa be egbe everything o wa be eyan to pa eyan je won bori eyan ni kawo re borori e wa di olodun oni binu ibinu ya tayo sugbon ni akoko anu ati akoko te wa gba si olodun pe o o de ke to ba to bi wa emi o ti ni tanu bo ti kori to ba le yi pada loni to gba jesu ni oluwa to lugba la re to gba gbogbo ohun de olodun ran wa si aye o pari se yen o ku o si jire ni ojo keta o ki won na ko ba le je ajije ati iye gbagbo le ni o loju mo ojo oni boye oni si aye lola mo boye ko to ma gbo mo lo wo yi olorun o ti ta onu ma tara re nu ni jo kini ana olorun o te yan nu eyan lo ko olorun sile won dite adamu ati efa ya re won dite pelu ejo e o mo olorun oba eyin ara mi eyin olugbo mi oba ati ijoye e se atunse ilu te gbe wa o ka wo yin ni ilu te gbe wa ke le fi joba olode la mu to ba je pe olorun onu ai lo fi joba gege bi ipile se aye ni ah bo ni e ba ti tuto sugbon bi to lo je ninu gbo ninu egan e fa gbe fasele opo le gbogbo e e wa da bo isa a bo sa ni o mo se ti se bo lo fe to iri we eyan Olorun won danu o pa won run kede wa ki la nwo mo fo Olorun be yin anu Olorun se be loni lola o le kan koko to ka kuro gbagbo a o si wa pada go ni fun Olorun loke Jesu Oluwa wa
0: iwasu ti e gbo ton yi o wa lati enu baba wa iranse Olorun alaye Reverend Jill Ogundare JP ti ile ise

Ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008. Jésù l'Olúwa.

Èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wà? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ẹni tí ń pa ọmọ kì í tògbé. Kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tògbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ rẹ. Olúwa ni òjìjí rẹ ní ọwọ́ ọ̀tún rẹ. Oòrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru. Olúwa yóò pa ọmọ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé.

Ìwọ ni mo gbé ojú mi sókè sí, ìwọ tí ń gbé inú ọ̀run. Kíyèsí, bí ojú àwọn ìránṣẹ́kùnrin ti máa ń wo ọwọ́ àwọn bàbá wọn, àti bí ojú ìránṣẹ́bìnrin ti máa ń wo ọwọ́ ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni ojú wa ń wo Olúwa Ọlọ́run wa títí yóò fi ṣàánú fún wa. Olúwa, ṣàánú fún wa. Ṣàánú fún wa nítorí tí a kún fún ẹ̀gàn púpọ̀ púpọ̀. Ọkàn wa kún púpọ̀ púpọ̀ fún ẹ̀gàn àwọn onírera àti fún ẹ̀gàn àwọn agbéraga. Ogo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Ti wà ní àtètè kọ́ṣẹ́. Ó ń bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun, àmẹ́.

Ọlọ́run ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan lọ́la, ọ̀kan títí ọjọ́ ayé. Ọlọ́run ti ṣe alágbàwí ẹ̀dá, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn. Ọba tí fọba jẹ ọba tí rọba lóye. A sọ̀rọ̀ ẹni dayọ̀ Ọlọ́run lánàá. Ẹrù jẹ̀jẹ̀ létí òkun pupa. Ọlọ́run ìwà yìí kan náà lónìí. O gbèjà kẹ́rù obonijà Ọlọ́run yìí kan náà ní lọ́la. Ọba tó mú kí ìjì omi òkun kó dákẹ́ rọ́rọ́. Ó mú kí ìjì kó dákẹ́ rọ́rọ́. Ó pa ìjì lẹ́nu mọ́. Ọba tó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú. Ó gba ìṣẹ́gun lọ́wọ́ isà òkú. Ẹni ayérayé, ẹni ìbẹ̀rẹ̀ àárín àti òpin. Ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Ọlọ́run tí gbogbo agbára láyé àti lọ́run jẹ tirẹ̀. Ọlọ́run tó yàn wá fẹ́, gbanigbani lọ́jọ́ ogun lè. Ọgbàgbà tí ń gbará àdúgbò gbanigbani tí ayé ń sáyà. Ọlọ́run mi ìbàrẹ̀. Àrúgbó ọjọ́. Adàgbà mọ́ pàrọ̀ òye. Ọba tó dàgbà títí tí ò tẹ̀pá. Ọba tó dàgbà títí téwù ò yọ lórí rẹ̀. Ọlọ́run àwọn Ọlọ́run. Òun náà ni akọ́dá ayé, òun náà ni aṣẹ̀dá ọ̀run. Òun náà lalátìlẹyìn, òun lalàánú. Òun náà ni ọba tí àánú rẹ̀ dúró láíláí tí ò nípẹ̀kun. Ọba aládé àlàáfíà ẹrù jẹjẹ. Ọba tó bá ní kó wá tí ò sẹ́ni tó lè dá dúró. Ọba tó bá ní kó lọ tí ò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀ wò.

fún àánú rẹ tó pọ̀ bí yanrìn. Èyí tẹ́yàn Ọlọ́run àlàyé fi ń bá wa lò, tẹ́ fi ń bá wa ṣe, tẹ́ fi ń bá wa gbèsè. Ìdajì oṣù karùn-ún ọdún la ti ń lò lọ yìí. A bẹ̀rẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́, a bẹ̀rẹ̀ ní jẹ́jẹ́. A bẹ̀rẹ̀ rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ohun gbogbo sì ń lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀. Sunday kẹta rèé nínú oṣù karùn-ún ọdún 2026, 17/5, 2026. Nínú Sunday márùn-ún tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí. Èní ni Sunday kẹta. Ọ̀sẹ̀ kẹta náà la kó sí yìí. Tá ń lò lọ wẹ́rẹ́ dè wẹ́rẹ́. A wá ń lọ, à ń jáde, à ń wọlé bí ẹni tó máa ṣe. À ń ṣe ohun gbogbo bí ẹni tó jẹ́ pé a mọ̀ ń pa rẹ̀. À ń ṣe ohun gbogbo bí ìgbà wípé àwa yìí náà náà ni. Ṣùgbọ́n ọ̀pọ̀ gbàgbé wípé lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà tún ni. Mo ní lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà tún ni.

Èyí ni mo fi ń kí pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì tó ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Àkọ́tún ètò yín ètò wa wákàtí ìyìnrere òun ló tún bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lówùúrọ̀ tòní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé gbogbo ọjọ́ Àìkú Sunday láàrin aago méje sí mẹ́jọ la dìjọ máa ń láǹfààní àti pàdé lórí ètò yín ètò wa wákàtí ìyìnrere. Níbi tí a ti máa ń ṣe ìtẹnumọ́ ìránnilétí àti ìtanilólobó pàápàá jùlọ ìkéde ọ̀rọ̀ ìyìnrere eléyìí tó jẹ́ ohun pàtó, iṣẹ́ pàtó, ojúṣe pàtó tí a ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ lórílẹ̀-èdè ayé láti kéde wàásù sọ̀rọ̀ mú ìyìnrere tọ gbogbo tó níwá tẹlẹ̀ yẹn nítòsí àti lọ́nà jíjìn lọ́nà kan àbí omi. A tún tẹ̀ síwájú gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún wa lórí ọ̀fẹ́ lónìí. Bí orí ọ̀fẹ́ yìí sì ti wà bẹ́ẹ̀ náà a ò ní ṣí lò. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wàyé Henry ńlọlọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní ṣáájú ọ̀dà anamọ́re ṣiṣẹ́ ọpọlọ. Adé Dàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi òun lórúkọ tèmi jẹ́ Emi ní ọmọ bàbá olómi yìí. Mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Ọdẹ odò bí ara ò lébi ṣàlàáfíà lẹ́wà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ tòní. Mo kí yín pé a kú àmójúbọ̀ ọjọ́ ìsinmi tòní ṣíṣe Sunday kẹta nínú oṣù karùn-ún ọdún 2026. Ẹ já lọ orin inú ìwé mẹ́ta ni mo kó dání láàárọ̀ tòní tí a jọ kọ. Ẹ já jọ darapọ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣe wà nínú ilé àbẹ́ ẹ̀yin tẹ́ wà nínú mọ́tò àwọn tí ẹ ti wà ní chọ́ọ̀chì náà bóyá wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà ẹ̀ ń fi torí pé wọ́n ti bẹ̀rẹ̀ ètò tó yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ̀ fẹ́ tí kan gbọ́ ẹ já jọ kọrin láti inú ìwé orin ìrírí yìí gẹ́gẹ́ bí a ti ṣe ṣètò rẹ̀ fún ti àárọ̀ tó ní àkọ́kọ́ rèé ẹ já lọ.

0: ó dá mi lójú mo ní Jésù ìtọ́wò adùn ọ̀run lèyí jẹ́ mo di ajogún ìgbàlà ńlá ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí àtún mi bí kí ṣe gbogbo èèyàn ló lè kọrin yìí kódà kí ṣe gbogbo àwa tá à ń lọ ṣọ́ọ̀ṣì la lè kọrin yìí kí ṣe everybody àwa mélòó la lè kọ́ tá a lè sọ pẹ̀lú ìgboyàwó pé lóòótọ́ àti lódodo mo ní Jésù tó dá ọ lójú bí o ní Jésù tó o bá ní Jésù ó láwọn nǹkan kan tí Jésù ń retí lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí ẹni tó ní nínú ayé rẹ ó láwọn nǹkan kan tí à ń retí lọ́wọ́ wa màá lọ sínú ẹ̀ ibẹ̀ ni màá ti sọ̀rọ̀ ṣùgbọ́n kí n tó lọ ọbẹ̀ àwọn orin tí mo mú wá lónìí bí méjì ni pẹ̀jẹ́ ọkọ̀ lọ ẹyọ kan náà káwo bí ó ṣe jẹ mo ń bọ̀.
1: Shalom, shalom to everyone watching me across the

mọ́kí ẹ káàsán adẹ̀kú ìsinmi òní ọpọ́ rẹ̀ láṣẹ láṣẹ ọlọ́ elédùmarè ìròyìn àgbáyé ńlámúwá fún yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga agbómàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọláwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. ààrẹ tinubu pè fún ìyọ̀ǹda kankan àwọn bàálù ìṣekọlù ó ṣe àtìlẹyìn fún ibùdó ìgbé bàálù sí airbus. àjọ who kéde ìṣẹlẹ̀rú àrùn ebola lágbàáyé. ilẹ̀ taiwan ń dúró lórí ìgbòmìnira rẹ̀ lẹ́yìn ìkìlọ̀ ààrẹ trump. ìjàmbá ọkọ̀ ojú irin ṣekú pa ènìyàn mẹ́jọ nílẹ̀ thailand. nínú ìròyìn eré ìdárayá amúṣán dé ipò kẹta nínú ìṣíde líìgì onídẹ ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti pè fún ìgbésẹ̀ ìyọ̀ǹda kọ̀ọ̀kan àwọn bàálù ìṣekọlù lẹ́ẹ̀tàn ti pàṣẹ rẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà nígbà tó ó ń fọwọ́ sí ìwé ẹ̀bẹ̀ àti ọ̀dọ̀ iléeṣẹ́ lẹ́yìn tó ń ṣe ọkọ̀ òfurufú lágbàáyé lẹ́yìn tí a mọ̀ sí airbus láti ṣe ìdásílẹ̀ ibùdó ìgbé bàálù sí lórílẹ̀-èdè yìí. ààrẹ sọ eléyìí di mímọ̀ lásìkò ìpàdé tó ṣe pẹ̀lú àwọn aṣojú iléeṣẹ́ airbus eléyìí tí adarí iléeṣẹ́ náà fún ilẹ̀ áfíríkà léwájú ìyẹn thierry clarlet lásìkò ìpàdé àwọn aláṣẹ iléeṣẹ́ ilẹ̀ adúláwọ̀ tó ń lọ lọ́wọ́ ní kigali nílẹ̀ rwanda. nínú àtẹ̀jáde kan ni olùdámọ̀ràn pàtàkì fẹ́tọ́ ìròyìn àti ìlànà àtẹ̀lé ààrẹ báyọ̀ ọ̀nànúgà ti ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ náà. ẹgbẹ́ ọmọ lẹ́yìn kristi lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí pfn ti pàrọwà sí àwọn kristẹni lẹ́lẹ́kajẹ̀ka láti darapọ̀ mọ́ ètò ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta jákèjádò orílẹ̀-èdè yìí fún ìwòsàn àti àlàáfíà ọjọ́ ọ̀la orílẹ̀-èdè nàìjíríà. ètò náà ó ní ìrètí wà pé yóò wáyé láàrin ọjọ́ jimo ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kejìlélógún oṣù karùn-ún sí ọjọ́ ìsinmi ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún 2026. ẹgbẹ́ pfn ṣàlàyé àwọn nǹkan létí àdúrà ọ̀hún dálé lórí gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ akọ̀wé ìpolongo wọn dókítà sylvanus ukafia nínú ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ pfn eléyìí tó wáyé. àjọ elétò ìlera àgbáyé tí a mọ̀ sí who lónìí kéde ìṣẹlẹ̀rú àrùn ebola nílẹ̀ olómìnira congo àti alámúlétì rẹ̀ ilẹ̀ uganda. àjọ náà ṣe ìkìlọ̀ lórí ìrànmọ́ àrùn náà. àjọ tó ń bójútó àrùn nílẹ̀ adúláwọ̀ ṣàlàyé wípé ènìyàn 72 ló ti dèrò ọ̀run nípasẹ̀ àrùn náà nígbàtí àwọn 134 ti fi ara gbá nínú rẹ̀. wọ́n ṣàlàyé àwọn àmì àrùn ebola ọ̀hún. ilẹ̀ taiwan ti ṣe ìfìdímúlẹ̀ òmìnira rẹ̀ lẹ́yìn ìkìlọ̀ ààrẹ donald trump lórí kíkéde òmìnira láti ọwọ́ ilẹ̀ china. ọ̀rọ̀ ààrẹ trump ló wáyé lẹ́yìn ìpàdé àpérò ọlọ́jọ́ méjì ní beijing. ní ààrẹ ilẹ̀ taiwan lai ching-te ti kọ́kọ́ ṣàlàyé wípé taiwan kò nílò ṣíṣe ìkéde náà ṣùgbọ́n wọ́n fi ara wọn jìn sí níní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ilẹ̀ china. ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú irin kan àti ọkọ̀ bọ́ọ̀sì akérò léyìí tó ti ṣekú pa ó kéré tán ènìyàn 8 nígbàtí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì fi ara pa ní bangkok nílẹ̀ thailand. àwọn ọlọ́pàá àti òṣìṣẹ́ ìdóòlà ẹ̀mí fèsì léde lánàá lórí ìṣẹ̀lẹ̀ náà léyìí tó tún yọrí sí ìṣẹ̀lẹ̀ iná. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ló fi ara gbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún
le ti awon osise ile ise panapana ati ado la emi se lo sibe ngba keji minister fun irikorindo oko ni ile na se prong akakulita o soro lori isele na ninu iroyin ere daraya eni to ti ni opopolopo ameye agbaye ta mo si to bi amusan ti pari idije ologorun meta ile to je ti awon obirin pelu ipo keta ninu iside idije league onide to waye lana ni Shanghai elere ori odan omo orilede Nigeria na ilogunle sile China leyin idije to waye ni Ghana lojoru le to koja leyin awon aseyori re odupe lowo awon alatileyin re pelu bo ti se ni afojusun fun awon aseyori si eyi lo pe iroyin agbaye wa fun ti osan toni sugbon ka to ma lo e gbo awon koko ta menuba le kan se mo wa fun yin pe are Bola Tinubu ti pe fun igbese iyonda kankan awon baalu isekolu le ton ti pase re fun orilede Nigeria leba ti o nfowo si iwe ebe lati odo ile ise to nse oko ofurufu lagbaye ti a mo ti Airbus lati se idasile ibudo igbe baalu si ni orilede ye wa fun yin pe ajo eleto ilera lagbaye ti a mo se WHO loni kede iseleru arun Ebola nile olominira Congo ati alamuleti re ti se ile Uganda amu wa fun yin pe ile Taiwan ti se ifidimule ominira re leyin ikilo are Donald Trump lori kikede ominira lati owo ile China mo wa fun yin pe isele ijaba oko ojurin kan le to waye pelu oko bus akero ti se kupa o kere tan eniyan mejo nigbati opopoloko eniyan si fi ara pa nile Thailand nu iroyin re daraya lati mo wa fun yin pe eni ti o ti ni opopoloko ami eye lagbaye iyan to bi amusan ti pari idije ologorun mita awon obirin pelu ipo keta ninu iside idije league onide to waye lana ni Shanghai Kemisola Williams ino si akojopo ati atuto iroyin na ele ma gbo wa ni awon oju opo ibanidore wa gbogbo at West Radio 893 etule ma gbo wa loju opo Facebook West Radio 893 FM fan page awa loju takun agbaye www.westradio893.com aye wa lati kan si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp lori opo 0916893 2000 temi tope Olawole ni oruko temi e seun te n gbo wa Olorun yo bo ko yin amen.

0: níwọ̀n ìgbà tí mo mọ ohun tí ọba òkè ṣe. Níwọ̀n ìgbà tí mo mọ̀ yí pé mo ráàánú Ọlọ́run gbà.
1: Ìwọ̀nba ń pọ̀ lọ́pẹ́.
0: Èéṣe tí mi ò fi ní dúpẹ́ lọ́wọ́ ọba òkè.
1: Pé mi ló yẹ kí n kọ́kọ́ jó. Bí wọ́n bá ní ká mọ pẹ́ wá. Ṣé ẹ mọ̀ pé mi ló yẹ kí n kọ́kọ́ gbé bá
0: wọn. Níwọ̀n ìgbà, èyí ọ̀rọ̀ rẹ̀ sọ wípé. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀. Tí ẹ̀yin ti yìn. Kí ẹ sì wá sí àgbàlá rẹ̀ pẹ̀lú ẹ̀yin àti ọpẹ́. Èmi náà ọmọ ọpẹ́ mi wá nítọjọ́ ìní. Ọba tó fi àánú àtúrẹ́ ọ̀fẹ́ rẹ̀ tó yẹ pé ó fi ṣògo lórí ayé mi àti ìwọ. Lórí mi lórí ilé mi, èéṣe tí ni òfin ní dúpẹ́. Ní gbogbo ìgbà, ní gbogbo ọjọ́, ní gbogbo àkókò ló jẹ́ wípé mò ń jọlá ọba òkè. Òun náà tún rèé ní ìmọ́lẹ̀ ọjọ́ ìkẹtàdínlógún nínú oṣù karùn-ún bí eré bí àwàdà ìsinmi ìkẹta nínú oṣù karùn-ún ẹgbọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ wípé. Nípa àníyàn èèyàn ò lè fi ọjọ́ kan kun ọjọ́ rẹ̀. Ó ní gbogbo ọjọ́ òun náà ló kún fún ibi àti ọ̀pọ̀lọpọ̀ ewu ṣùgbọ́n ó ní àánú lòun fi ń rà wá padà. Ẹ má tún gbàgbé o, ọ̀rọ̀ rẹ̀ náà ló tún sọ wípé. Ó ní ẹgbẹ̀rún yóò ṣubú bẹ́ẹ̀ sì ní ẹgbẹ̀gbàárùn-ún ní apá ọ̀tún yín. Ó ní ṣùgbọ́n kì yóò sún mọ́ ilé mi. Kò sún mọ́ ilé mi àti rẹ. Kí ló dé tèmi ò fi ní dúpẹ́? Àárẹ̀ ewu ńlá ńlá kọjá. À ń jáde bẹ́ẹ̀ sì ni à ń wọlé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ṣé wọ́n wá sọ yí pé kò tó fún ọpẹ́? Àní èmi lọ́lọ́pẹ́. Ó náà lè tò tuntun gorí atẹ́gùn ní ìkùnì West Radio 89.3 FM. Ẹ kúnlẹ̀ níbi gbogbo tẹ́ ti ń gbọ̀ wá. Lórúkọ Ọlọ́run ọba. Lórúkọ Aṣẹ̀dá Amẹ̀dá. Ọba tó ń jọba nínú afẹ́fẹ́ bẹ́ẹ̀ sì ni tó ń jọba nínú ìmọ́lẹ̀. Ó wà nínú òkùnkùn. Tẹ́ ẹ bá pè é lọ́sàn-án oúnjẹ, bẹ́ẹ̀ sì pè é lórun oúnjẹ. Gbogbo àṣẹ gbogbo ọwọ́ rẹ̀ ló wà. Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí pé ó ṣeun nítorí pé àánú rẹ̀ dúró láéláé.

lorúkọ ọlọ́run ọba ní mò ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́ adágbére bí àwàdà bí eré ní ìjẹ́jọ́ pẹ̀lú àlejò wa Arambada in Africa Pastor Young lájọ ṣètò ní ìjẹ́jọ́. Ọlọ́run tún gbà wá láàyè atúngúnlẹ̀ sórí ètò nítọjọ́ ìní ẹ̀rí mọ̀ ipò tó fún ọpẹ́ lórúkọ ọlọ́run ọba èyí tó ní gbogbo àṣẹ náà ní ìkáwọ́ òun náà ni mo fi ń kì í pé káàbọ̀ sórí ètò èmi lọ́lọ́pẹ́.

0: Orin Hallelujah náà ló ń bèrè lọ́wọ́ wa. Òun náà la fi lè sọ yí pé àwa jẹ́ ọlọ́pẹ́, a ní èmi lọ́lọ́pẹ́, orí ètò èmi lọ́lọ́pẹ́ òun náà lẹ́wà. Ẹ̀yin náà kọjá lọ sójú òpó yẹn, ojú òpó ti ìkànnì yìí. At West Radio 893 FM Vampage. At West Radio 893 FM Vampage. Ẹ̀yin ẹ ṣe ẹ like ẹ.
1: Hallelujah, hallelujah, hallelujah.
0: Ẹ̀yin ẹ fi ohun ọpẹ yín ẹ fi síbẹ̀.
1: Owó fi tó mi yìí arúgbó ọjọ́.
0: Bàbá Adékas, mo mọ̀ pé àwọn ò lè ṣá wọn lè ṣá láì wà ńbẹ. Adewo omo wo mi
1: hallelujah
0: awon na o tin le salai wa nbe segun oloju anu gbogbo eyin ololufe eto yi gbogbo eyin na ni mo ki iya kristana adekunle
1: hallelujah lori ti won ko lorun
0: iya yusuf
1: hallelujah si olorun baba
0: esta seun ladi pupo iya olajide gbogbo eyin na to je pe eje omo osu me ani mo ki eyin na eyin to je pe e tun se tin ki osu to pare to ba te je omo osu ye eyin te ti se tin seyin mo ki yin wi pe igba odun odun kan o ẹnu ọpẹ yín ò ní kan ìwà láàyè yín lórí òkè ìpẹkù ní dá ìbànújẹ fún yín. Mo ń lo àkókò yìí láti kí Táyé àti Kẹ́hìndé
1: orúkọ Jésù jẹ́
0: Adéwùmí àti Adébọ̀wálé ọmọ Mọ́rákìyọ̀ igba ọdún ọdún kan o. Itayo Adewumi ohun lo ni ki ma kin eni kanju fi ara yin sile lori oke ipe bako na to lu lo pe Adewumi
1: o je o
0: mun ki o ola na lojo ba ede titire na ojo re yo pe lori ile
1: o je fun mi o je fun o oruko to wole iku to wole
0: ati gbogbo eyin na to je pe je omo osu yi anfani yẹn náà wà bóyá ẹ̀yin náà wá ṣe kíni lóhun tó jẹ́ pé ẹ̀yin náà tẹ́ fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tẹ́ fẹ́ fi ṣe ẹ̀bùn fún àwọn ènìyàn
1: tó di òkú ọjọ́ mẹ́rin dìde
0: láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti fi mọ rírì ọlọ́run pè mí lẹ́yìn ètò wípé oṣù yìí náà lóṣù ẹ̀yin náà kódà ẹ ti mọ̀ yín pé olóhun tá a fi ń wọlé sí abala tani ọlọ́pẹ́ àkókò yẹn ò dẹ̀ bá wa ṣọ̀rẹ́ ẹ jẹ́ lọ ohun tá a fẹnu bà kí àlejò wa kó tó wọlé ní ìjẹ́jọ́ wọ́n máa ń sọ nǹkan kan a máa ń gbọ́ nǹkan kan wọ́n dẹ̀ àwọn èèyàn máa fi nǹkan kan tò wá lójú òun náà mo fẹ́ ká gbéyẹ̀wò àwa tó jẹ́ pé a sì fi sọ́kàn ní ìjẹ́jọ́ gbólóhùn kan náà ni òun náà ni wípé a torí nǹkan ṣìkan òun náà ni ọlọ́run tí a bá ń sọ̀rọ̀ wípé a torí nǹkan ṣìkan òun náà ni ọlọ́run kò sóhun tó jẹ́ pé wọ́n fẹ́ mú jáde bí kò ṣe ọpẹ́ ẹ ti mọ̀ yí pé abala tá a wà yín náà òun náà ni abala ta ni ọlọ́pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wò wípé èyí ṣe tí àwọn yóò fi dúpẹ́ nípa nǹkan kan sí ìkejì èyí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí wọn ẹ̀yin náà ti mọ gbólóhùn yẹn wọ́n ní atorí nǹkan ṣìkan òun náà ni ọlọ́run tí wọ́n bá ń sọ wípé atorí nǹkan ṣìkan òun náà ni ọlọ́run kí lohun tó jẹ́ pé wọ́n ń gbìyànjú láti sọ

wọ́n máa ń sọ ọ́ nítorí wípé ká lè fi ohun tó jẹ́ pé ohun tó yẹ fún ọlọ́run láti lè fi fún ọlọ́run. Kí ló ohun tó jẹ́ pé ó yẹ fún ọlọ́run? Bí kò ṣe ohun tó jẹ́ pé a gbé wáde nítọjọ́ ìní láti lè fi ọpẹ́ fún ọlọ́run. A torí nǹkan ṣe kan òun náà ni ọlọ́run. Wọ́n máa ń sọ wípé kò sóhun tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí èèyàn tí ò tí ì ṣẹlẹ̀ sí èèyàn kan rí. Ó da ẹja gbà bí eléyìí. Ó da ẹjẹ́ kí n gbà bí eléyìí náà mọ̀ bọ̀.

0: mọ̀mọ̀mọ̀ wí pé kápọ̀ tó jẹ́ pé mẹ́gà náà náà ń sọ yìí gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé a fi wọlé sí abala tàní ọlọ́pẹ́ a torí nǹkan ṣìkan wọn ní òun náà ní ọba òkè. Ìgbà kí ìgbà tá bá lè ronú sí ọ̀rọ̀ yìí. Ìgbà kí ìgbà tá bá lè dá ọ̀rọ̀ yìí mọ́. Kò sóhunkóhun tó jẹ́ pé ó lè ṣẹlẹ̀ sí wa. Àbí tó jẹ́ pé ó lè wá sí ìhà wa. A lè mọ̀ pé pàtàkì òun náà ni ọ̀rọ̀ yìí jẹ́. Wípé a torí nǹkan ṣìkan òun náà lọ́ba mi òkè. Kékeré bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ìwà sáyé ibi àti ire ni. Ṣé ẹ̀yin náà ṣó yé yín? Wọ́n bo ibi mọ́lẹ̀. Bẹ́ẹ̀ sì ni ire ó wà lórí òkè ìpẹ́. A torí nǹkan ṣìkan òun náà ni ọba òkè. Wọ́n má dẹ̀ máa ń sọ nǹkan kọ́. Wọ́n ní tó dìde ìdílé kan bá parẹ́. Èyí tó jẹ́ pé nírúurú rẹ̀. Tó bá di ọjọ́ ìsinmi ni hallelujah ní chọ́ọ̀chì. Kí ló ń tó jẹ́ pé ó fà á pẹ̀lú ọ̀rọ̀ yìí? Pé a torí nǹkan ṣìkan òun náà lọ́ba mi òkè. Ó náà ni wípé àwọn kan àwọn tó bá rí wọ́n lè sọ pé ṣé àwọn kan lè ṣẹlẹ̀ sí. Ó mà yẹ kémi ó dúpẹ́. Ó mà yẹ kémi ó fọpẹ́ fún ọba òkè. Ó náà ló jẹ́ pé ọ̀rọ̀ yìí túmọ̀ sí. Tẹ bá ń gbọ́ ohun tó jẹ́ pé mẹ́gà náà náà ń sọ dáradára yìí. Ó dá ẹjẹ́ kí àtẹ̀mí tayọ̀ bẹ́yọ̀ náà lóhùn kankan láti sọ sí ọ̀rọ̀ yìí gbólóhùn yìí. Pé a torí nǹkan ṣìkan lọ́ba òkè. Báwo ni ìwọ náà báwo ló ṣe rí sí.
1: Ẹ ṣe atọ́kùn. Tá a bá sọ̀rọ̀ pé a torí nǹkan ṣe nǹkan ni Ọlọ́run. Ẹ má jẹ́ ká gbàgbé pé Ọlọ́run yìí òun lọ Ọlọ́run tó mọ ìbẹ̀rẹ̀. Tó dẹ̀ mọ òkun gbogbo òun ni Alpha àti Omega. Tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn. Èmi má sábà sọ̀rọ̀ kan fún yàn pé kò síkò tó lè ṣẹlẹ̀ síyàn. Àárín lé lẹ́nìyẹn wà o.
0: Àárín
1: ló wà. Ti ẹ̀kọ́ ti ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́. Ti ẹ̀sì kọ́ ni ìkẹyìn. Àwọn tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí tó burú ju tiẹ̀ lọ ó wà. Àwọn tí wọn ò dẹ̀ tó tiẹ̀ náà ó wà. Kò sí ni àárín ni ènìyàn wà. Omi mìíràn ti obìnrin kan tí ìrànṣẹ́ náà kan sọ. Wọ́n ní pé obìnrin yẹn pé chọ́ọ̀chì àwọn ni obìnrin yẹn wà. Wọ́n ní pé obìnrin yẹn ti ń wá ọmọ. For the past 13 years tó ti wà lọ́kọ̀ kò bímọ. Wọ́n á bẹ̀rẹ̀ sí káàkiri ọlọ́run sábà báṣọ wá bá rí ó wá rí ìránṣẹ́ ọlọ́run kan. Ní ìránṣẹ́ ọlọ́run ẹ gbé nǹkan tí ìránṣẹ́ ọlọ́run sọ fún. Ìránṣẹ́ ọlọ́run sọ fún nǹkan tí ìránṣẹ́ ọlọ́run sọ fún yìí ni pé pé ó ní pé 4-7 years ló ti dúró. Wọ́n ní pé ìránṣẹ́ ọlọ́run sọ pé arábìnrin ṣe fẹ́ gbọ́. Àsìkò yín ètí tó. Ó sì kọ ọdún méjì sí. Bá ni pe kiri kan kile ẹsẹ o ti dúró ọdún méje o bá dá pe kiri kan kan pé kò lè yé yín ọmọ kan ṣoṣo lè jẹ ọlọ́run ẹ mọ kan ṣe dẹni ọkàn ara ba ni. ṣùgbọ́n nídìílé tiyín àti tìdílé ọkọ yín alágbára mẹ́ta kan wà ń bẹ̀. Ọdún mẹ́ta àkọ́kọ́ ìkan ti kú. Ọdún mẹ́ta kejì kan ti kú. Ọdún mẹ́ta kẹta ni mí náà tún máa kú. Tí kẹta yẹn ò bá kú. Tẹ bá bí ọmọ yẹn wọn pa ọmọ yẹn ni.

0: Iwọ ni Oluwa, ko seni to je pe o le bi o le re. Mi o seni to je pe o le so pe bawo lo sise.
1: Iwọ ni Oluwa.
0: Eh, temi tayo. Be ki lo tun re pelu oro yi.
2: Atokun.
0: Mhm.
2: Nkan mi ti mo tun ri nbe ni pe se ri ipo kipo te da ba wa laye.
0: Mhm.
2: Mo fe ka ma mo kankan daju o.
0: Mhm.
2: Yo ba ma npowe kan. Won ni pe ba oku.
0: Ise
2: oto. Pe eyan tu ji saye o ye ke eyan mo pe olodun si ni ete fun olodun si ni ete pataki kan fun ni se ri eni ti ori je leni ti iya nje loju mejeji ti o ni kankan to ba tu ji saye o ye ko ma dupe lowo oluwa pe oluwo se tori pe o gbagbe mi tori pe awon to olodun ti gbagbe won wa ni iboji won se kini won wa ni iboji olodun fi kankan ko mi leko sa mo nlo nibi kan ni mo nlo nibi kan ni mo wa de ibe yen akitan wa nbe were kan wa wa be ibe yen wa ni boya wo ju oku eran sibe na lolo ibe yen wa run bi mo wa fowo bomu inu keke mo wa keke mo ruwa mo wa fowo bomu be ni mo ko gbe ohun yen be ni mo ko gbe ohun yen pe ah o fowo bomu wo kunrin were yen to wa lori atan yen kini atan laarin iwa ati e ko si atan laarin iwa ati e iwo wa fowo bomu tori pori re pe ma ni ohun nisin yi oriri o pe emi de si ronu pe e mo emi de si ronu big bi saye mi se ni pe oluwa kilo fa gbe ah sa mi mo gba ti mo be si ni ki o ko na pe oluwa o se ori mi o daru atunida ko tun yin da eni to lalafia lo so pe mo fe digba mo fe dagbon mo fe se kini kan oluwa e ti se kan bayi fun mi e to ri e pe ma ni
0: awon kankan o wa to ye ka ma ronu si ni opolopo igba Apala tan olope na lawa. Se olope ni iwo na. Se iwo na tin de. Wi pe atori kan se kan na lo ba mi oke. O juwe re si awon kokon. Lati ki iwo ko le mo lati dupe.
3: Oju banjo pa oru.
0: Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé tèmi tayọ̀ náà tún padà sọ
3: yìí
0: àtòrí ìkọ́ṣe kan òun lọ́ba mi òkè bí gbogbo rẹ̀ bá ṣe kíni tó bá funfun bá láró ojú sọ́mọ̀ bá funfun bá láró tí ò bá sí dúdú kan ìjẹ́ mọ̀ yí pé a nílé mọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe tó ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ní sọ yí pé Ọlọ́run wà gan. Ṣùgbọ́n a torí ìkọ́ṣe kan òun náà lọ́ba mi òkè. Ibi tó jẹ́ pé àwọn kan ti ń sunkún lọ́wọ́. Ibẹ̀ kan náà làwọn kan ti ń tó jẹ́ pé wọ́n ti ń yọ̀ wọ́n ti ń rẹ́rìn-ín. Àbá àgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ sọ ni. Ọ̀rọ̀ rẹ̀ sọ yí pé mo ṣe ibi bẹ́ẹ̀ sì ni mo ṣe eré èmi lolúwa. Abala ta lolópẹ́ náà láwà yìí sẹ́.
3: Ó
0: ti ló ń dé.
3: Àdúrà ó ń bọ̀.
0: Ojú òpó yẹn ni àbí. 0916-8893-1000. 0916-8913-1000 tabi
4: 0915-333-4893 Emi lọlọpẹ ọmọlára Adésọlá látàyé
0: gun. Látàyé gun káàbọ̀ mà.
4: Ẹ látà ẹ pé ìgbà.
0: Kí ni ìrèdí ọkọ yín?
4: Láyé. Mo dúpẹ́ lọ́wọ́ náà fún àánú rẹ̀ lórí mi àti ìdílé mi lápapọ̀. Àtẹ̀yìn náà kà lọ nílẹ̀ bá ń bọ̀ láyọ̀.
0: Olùwàṣẹ.
4: Mo tájú ìfẹ́ pé ọjọ́ ìbí rẹ̀ kù ní ọ̀dì fífi.
0: Happy birthday.
4: Ẹ bá ti gbé ga o.
0: Mi baba
4: o ni se iya
0: nu ni o
4: wa ma ri bi
0: o olorun loruko Jesu eno pe yin ko ni kan
2: amen
4: ami Jesu
0: ke le da si on tu je pe a nso yi a tori ikan se kan o na ni oba oke bawo lo se yin si mama
4: be ni wa se kan lo ba olorun se kan ni o ba se dada a ni o si nkan olorun ni olori go to nsi amo tolorun ba a ni bi lo si o se wa ye boya olorun se ki nkan to po se yin
0: Kosom to je pe o se o ti mura to o wa ni ko nbo sinu oko ti o jade bayi taya ti lo le ah iru kile leyi iru kilo sele yi by the time ibi to ye ko gba ko ja ni iseju yen o ti le debe ko de ba denti o ti sele repete atori kan se kan na lo ba mi oke e ma binu oro yen lo kamela ra o ye kin gbe ipe yin Egbe ojo e pada ka mu ipe kan si ni abala tani olope nitori pe akoko wa ti lo a tori nkan se
5: enwa
0: kon o na lo ba mi oke o ye ka mo be o ye ka ma fi igba gbogbo da oba oke lebi o ye ka ma fun ni ope re ni igba gbogbo ni ninu gbogbo to ba ti gba to ba ti jade si wa 0916893893 ejamu ipe kan yi si hello
6: hello
0: hello
6: Ekuro
0: lesa. Ki loruko yin lati bile tin
6: pe sa.
0: Esa.
6: Alabi lati agbegbe ologun ero ni sa.
0: Alabi lati agbegbe ologun ero.
6: Ologun ero ni Ibadan.
0: Eyin lo lope abi?
6: De ni sa.
0: Kini re de ope yin?
6: Ye pe mi ri pe mo dupe Olorun. O ti mu mi lati January me pa family mi.
0: Mm.
6: O mu mi de akoko yi.
0: O lo
6: po ojo lo ti wo sile ti pa mu.
0: Mm.
6: Ijinja lo tun ijinja lo si Olorun je ko kan mi ati an family mi mo dupe Olorun
0: Oluwaṣeun
6: Oluwa pe ni
0: mm
6: ba je ka gbo eku
0: Oluwaṣeun
6: ninu gbogbo te ma la yin se ma dupe Olorun ni o ni first ni
0: mm
6: ninu aye yi ma dupe fun o ba Olope ni
0: mm
6: ijinja mo la ki je yen ope ni ko ma fun
0: be ni
6: mm eni ti sa wa ma do yin
0: Oluwaṣeun bawo na le yin na se ri oro yi si
6: awo won la kai le so
0: o
6: me ke da po mo en gani si awon gbe won la kai ni
0: ese o da
6: ma pin lowo
0: ami e ma ba wa bo mi lo lope leto ni dagogo meri sa gogo marun ikoni west radio 893 3 fm o na la wa
7: oba to fi mo le sa sobora ka bi ese be oluwa
0: ah akoko yi ti lo
7: to fi mo le sa sobora
0: ani lo akoko si lori eto yi o eja roju ipe kan irapala wole hello ta lo lope yi o
8: hello mi lo lope o fatima gisi ti lati mi yan
0: ni mama e kaabo kini
8: ni
0: lo lope yi
8: esu awon gba
0: mo dupe
8: lodo olorun ta so wa di ojo ni ta n lo layo ta n bo layo
0: olorun
8: ta ko loko to ko ko lu wa dupe lori omo lori ara wa lori oko lori iyawo wa na
0: a
8: dupe lodo olorun a ma lori a ma bo ri o ni ji agbe won da won mo wa na ni
0: agbaro amio
8: se se yo ni do no ino ra no gbala gba
0: olorun ami jesu ami
8: ni
0: lo lope o ma
8: en lo pe ati bela toni ko lo ni
0: eh ojo opo yen na ni ojo opo yen e se ma e ba ba bo lori eto
7: opa to fi mo le sasobora ile wi
9: opa to fi mo le sasobora opa to fi mo le sasobora
0: e mo yi pe e kon li to wa ye kì í ṣe ìkànnì ẹlẹ́kùn jẹkùn. Ìkànnì tó jẹ́ wípé lẹ́ẹ̀kan ṣoṣo àwọn tó lé ní mílíọ̀nù ń gbọ́. Nálẹ̀ ń gbìyànjú láti pè wọlé, tẹ bá ń gbìyànjú láti pè é. Tí ò bá wọlé, ẹ mọ̀ yí pé àwọn kan ti wà ń bẹ̀ ní. Ẹ túbọ̀ máa gbìyànjú ẹ̀. Máa ní láǹfààní láti gbé ìpè lábala yìí mọ́. Ẹ̀yin náà ẹ mú un lọ́wọ́ ní abala tàrí ọ̀lọ́pẹ́. A torí nǹkan ṣìkan òun náà ní ọba òkè. Ẹni ẹ gbọ́ ní ìkànnì tó jẹ́ ìkànnì àgbọ́nmágbẹ́. Ẹni ẹ gbọ́ ní ìkànnì West Radio. Ẹni ẹ gbọ́ lórí ètò ìmìlọ́lọ́pẹ́. Ní gbogbo ọ̀nà ẹ máa fọpẹ́ fún ọba òkè. Ó dá ẹjọ́ rí kọjá lọ sí abala ọ̀rọ̀ àṣẹ, èyí tí ń ṣe abala kejì lórí ètò yìí.